0: ti sọ wo ni dodo.
1: Báwo ni o bá mọ̀ ní máa ní oúnjẹ bá ti ìgbẹ̀yọ́ máa dàgbà sí i kìí èèyàn pàtàkì.

0: ẹjẹ lẹtọ lẹyìn mi. Ẹ jọ̀wọ́ kíná pè ní kírẹ́tọ̀.
1: Olùdásílẹ̀.
0: Mo ní kíná pè ní fáńdà.
1: Olùdásílẹ̀.
0: Olúwa Ṣínà Pílàs. Olùdásílẹ̀ á rọjò jù. Àti sọtẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí. Ayé òde pátá dàrá dà wọ́pọ̀ lè fọwọ́ àgọ́sẹ́.